0: Klaas तुम कुफाफ ही
1: मजा बत्ते दिन सारा ना लो रहन को रेफना ना वनुला जावत सारा ना देतु किरनी सोटा से जेन कुम बमला कास जेन तेरे मार पाम ये मार क्रिस्टियन को इशारा ना को ना ना ना ना उराचे रख तो के इशारा ना जम इफाम मेनोस फंड फेरा ना को ना ना ना उराचे ना ना ना उचारा देतु किरनी इशारा ना दौले लो जेन याम किरन Tete mama tato bula nomo banisara no.
2: Fala lampu mbalu leizen. Tena chividi mbula tukun zavata zafad misao ta salama zan zavata tukun wain malagas reta rete. Nani akiz chinyanta zamae tukun ayan zan. Misao tam de fantanina lu. Ngangaman vututune na dewe ramisman me zavatu anau zelu dewe maeza misote. Ya. Tena mia becha ka tena vomaika za mia luza. Satria maroko ny olondehibe ho atao ray aman-dreny tsy mahatsapa an'le tenany maharay aman-dreny azy fa ny zavatra ratsy no atony dia arahin'le zaza dia na le zaza manao misaotra na salama tsy hain'le zaza tsony amin'izao
3: zavatra angeza be mihitsy ny zany resaka hoe fisaorana fa ny inona mozy teo ny akoho kely ara ozy izy mihinakanina dia misaotra amin'ny andrandra ny lany ny andrana fitsika tokony ilaina ny fisaorana na eo amin'ny lafinina na eo amin'ny lafinina ianto ay torevina avy any amiko dia ampianarina ampianarina tsara ny ankizy a mahay mankasitraka mahay misaotra indrindra rehefa omena zavatra ny eo amin'ny lafininina zany na eo amin'ny lafininina rehefa hoe mila misaotra dia misaotra
4: saorana moa zany dia hoe fankasitrahana ny zavatra vita sy nataon'ny olona anankiray dia hoe misy fisaorana hoe ambava hoe mahafankasitrahana ambava fa misy indraindray hoe misy fanomezana na fankasitrahana kely a omena n'la olona zay na vita sy nanosoa ny tena fa azadiny koa mba misy fisaorana anankiray tenygasy le hoe misaobaty zay hafa mihitsy ary tena mifanohatra amin'izay ny evina zay
5: ohatra hoe misy olona maome zavatra anao dia tokony hisaotra na tokony alala misaotra na hoe misy fahasoavana azonao dia tokony hisaotra an'andriamanitra koa ianao noho ny fahamezam-pahasoavana nome fahalalam-pomba angamba ny tena mazava-dehibe anazy raha misy maome zavatra ho anao nga miteny hoe fisaotra tompoko
0: fisaotra tompoko lahy fisaotra tompoko vavy.